0: Ọlọ́run ni mo máa dúpẹ́ orí rẹ̀.
1: Number one. No.
0: Good morning, sir.
1: In fact, I love this year's song.
0: Ekaro, sir.
1: Ekaro, my dear.
0: Ah, Olorun anu esu fun ba ta nu tariba. Ki se mi mo se wa ki se agbara wa. E da wa si te bi tara ta awon ololufe wa gbugbu Oluwa ogo ni fun Oluwa loke orun.
1: Amen.
0: Adupe fun anu tariba. Àwa náà rẹ ní ọ̀sẹ̀ tó kọjá, àwa náà tún rẹ lọ́sẹ̀ yìí. Ẹ dáàbò rẹ bò wá, ẹ fàánú gbà wá, à ń rí jẹ, à ń rí mu. Bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe lé tó ẹ fàánú gbà wá, Ọlọ́run àánú ẹ ṣe o, ẹ ṣe o, ẹ ṣe o, ẹ ṣe o, ẹ ṣe o. Ìṣọ́ la fẹ́, àánú la fẹ́, jẹ́ ká bá àánú pàdé, jẹ́ ká rí àánú gbà táwọn olólùfẹ́ wa gbogbo. Adúpẹ́ o. Ìyanu àtòrí ọ̀fẹ́ tẹ fi ń fún wa. Ìdààmú yìí tó kéré àti yìí tó tóbi ẹ máa jẹ́ kárí lórúkọ Jésù.
1: Àmì àmì. Àmì ni orúkọ Jésù Olúwa wa. I like that your prayer. I like that your song.
0: You know, say,
1: no, the way I like am be say, just take idea, they tell us what you chop last night. Hey, mommy. Hey, mommy, say drink water and garri. Don't worry, God will give you salad here. You know, say now, most of the song where we they sing for church, according by our condition, but God will change them.